yi koto ọ̀ràn wọ́n ṣe bí nǹkan rẹ̀ làwọn ń yí wọ́n ń péjọ síbi anù wọn fẹ́ ṣòfò pọ̀.